0: pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 26 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso
1: ìjọ nísìnyà àti ìyàwó lóṣù. I'm coming back to Zalani Chakpo.

lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nípa àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn àríwá ẹkùn àárín ẹkùn ẹ̀sà òkè àti ẹkùn gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn kàrá àti ìgboro ìlú lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.

0: gojú kan mú jẹ́ tí wò dó tì ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́ ìgbà tààrọ̀ ọ àkọsúdọ̀ àkútì pẹ̀lú kúfidó lámẹ́sẹ̀nu ọgbọ́lẹ̀ kájàcha mẹ́kọ́lọ́ yìí adọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkọ̀ tó gojú kan lọ́pẹ́ mọ́ mú dọ́ máma aráfà mẹ́ lè tógó nígbà dì ìhò lè pé kí máa kọ́ máa kọ́ gbálí gbálí wà tó àkú mẹ́ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ ó pọ́n yá mú dọ́lẹ̀ ní ti amẹ́ríkà kọ́ lómi ilé kékeré ìwọ̀n àdénú zàlùkì ó lé ti lọ báyìí ń kéke àmàdé tọ́lọ́nà àfọwọ́létí lè kó etí mẹ́mi lè wà dọ́ mẹ́rin tọ́ wà tó àkú ìdúró mẹ́ lè kàlẹ́kà yá hàn mi gojúgojú tọ́ wà sọ kúpọ̀n tí níwò máa fi aṣọ ná mi kúpọ̀n lọ́yà náà lómi dọ́lẹ̀ ní ti mi àkọ́ kóló fínì mi àfẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpọ̀ ẹ̀ mi àṣọ lọ́nà kóló àmì kọ̀ọ̀kọ̀ nùí dé aṣọ ná àmì rìn tọ́ ó nàá lómi gbọ́ ẹtẹ ìyígbèdò àṣì ti so àkọsúdọ àkútì pẹlúkúfidó lámẹsẹyàn ò gbọ ilé kadodo mẹkọlọ ìhádọ àtọ o.
1: o nkọba atamaruwa tọgbọ kọ ni taba mọ ike ìdàtú pàṣẹ ìkẹngẹrẹ ká ká sọtẹni ti yẹtẹ kárìgbà mẹ pàtẹkẹrẹ dùn ká jọdọ tẹ nà mẹ yàtọ tà dé tẹni nà mẹ ó tàmúlẹ ntukuru yẹ tó omi yà yà kó àwọn bókítì àdán ni. Babo to da ko tinan me ya ku ya ba kete ba tini di ye ta pita na nani ka ba ye ni ye ta pita na ni ni o ta ngi tinan ye ni ara ba pa to da jana pa ngu ta ngu ti ya ko ti ka pa ta to ngu ta ngu ti ya ko ti ka ye ata pa ngu ta ngu ti ya ko ti ya pa ta jan ni te ye ko ta ngu ti ya ko ti ka de ni ye tu ko ta ngu ye ngu ri ye bi ti na ro ko na pa ye ni ta ti da ko ta ngu be ni kara ko ta ngu ti ya ko ti ka pa ta do mo mo da di ara ko ta mi ara to wa pari duwa ti ya ti tin ka bodi teni do yi ko kan duwa ti mi ya ka ba ye la ke bi ya ka kai na me be ni bodi ka duwa mo ma ko ti na me ya ti ngani bo ti ni mo ko mo ba kina a kina do ga ye ta ka to ye pa ka piko ka bala na ka ni a kwa ni ba to da na me ya ko ba a duwa ra mi ya ka do ka ma ra pi mo mo da pan ya do ka da ke da ka mo ka do ni ko ti mini si yo ni oni do pan na de do ka